là, Ọlọ́run. Ọlọ́run tó ń ṣe rere fún wa. Ọlọ́run tó pọ̀ nínú àánú. Ọlọ́run tó pọ̀ nínú ìfẹ́. Láwá gbé dáadáa yìí. Láṣẹ̀bà fún kùtùkùtù nírọ̀ tòun. Ẹ̀yin la forí balẹ̀ fún tá a gbéga. Táà ní káàkì ń sọ wípé ohunkóhun kan kò ní ṣe alábàápín ògo ni. Nítorí pé ẹ dára sí wa. Nítorí pé ẹ dára yéye. Nítorí pé ẹ ń ṣàánú wa. Ẹ ṣe púpọ̀. A forí balẹ̀ abàbúrúdúrú apàdúwọ́ mọ́ láti tẹ̀tẹ̀ tẹ́tọ̀ fún wa. Ojúmọ́ rẹ tí lè ní ọjọ́ ìṣẹ́jú ọjọ́ kọkàndínlógún nínú oṣù keje ọdún 2026. Ṣé ẹ mọ orí ojú wa? Ẹni bá mọ orí ọlọ́run ó yọ ènìyàn wà lógo nítorí tí ó ṣe àmì àmì ìṣẹ́lẹ̀ ní ìgbàlá. Lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ lójú Nàìjíríà káàkiri ìpínlẹ̀ Èkó ń bu sí wa kí a pè é mọ orí. Lórúkọ ọ̀gbẹ́ni Adéla Peter. Ọ̀gá àgbà iléeṣẹ́ lójú 112.5% tá a wà yìí. Àgbà aládùúrà pé bá a ti dílé yìí. Ọ̀rọ̀ ayọ̀. Ìfẹ́ ayọ̀. Ìfẹ́ ayọ̀. Yóò máa jẹ́ kẹ̀dẹ̀ kálíkì wa. Ọlọ́run yóò pa wá mọ́lá lọ yóò ṣọ́ wa lábọ̀. Yóò wà pẹ̀lú wa níbi gbogbo. Àbó rẹ̀ adájú lórí wa àní ṣọkọ̀wọ̀. Àní ṣọ̀rọ̀tọ̀. Àní ṣọjàrà. Àbí ní ṣe oore ṣe. Láti ọba mi jù. Ṣé wàá pé àpòjúmọ́ ilé ọkọ̀ dàgbà. Lójú wọn ni wọ́n ti bẹ pálẹ̀kọ̀. Àwọn ọ̀gá lẹ́ta jẹ̀ka èyí pé igi kan ṣùgbọ́n dágbó ṣe. Àti ìwé pé àpòjúmọ́ rí gbogbo ẹ̀yìn ọ̀gá. Ṣé wàá pé àpòjúmọ́ àti orúkọ wọn pé irú ìfẹ́ wa náà. Pé ènìyàn sọ wá. Tó wọ sọmọ. Àìsí fi ṣèbáàlẹ̀ ọ̀rọ̀. Adékẹ́mi Olúwọlé lórúkọ tèmi orúkọ ẹni báyìí òun náà ní ìjàmù ìlú. Wọ́n mú dárúkọ wá ń gbé aburú. Ibi ìrera àti máa gbórúkọ wa sọmọ tọkọtaya wa. Orúkọ wa yóò fi wá ṣe àfihàn rere. Nínú ìdílé mẹ́ta ló fi wà. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sàn.

ọ̀rọ̀ sílẹ̀ lọ́kàn ẹ̀rọ bá ṣe kí ń gbé ìlú ìdí abáwọ́sọ̀rọ̀ yìí bá máa gbé ìlú lárugẹ àwọn orílẹ̀-èdè tó bá ń kó èdè wọn lé a máa ta ẹja burata nítorí pé ẹni bá ń ṣèwé lédè a máa rẹ̀wé lérò ẹni bá ń rẹ̀wé lérò a máa ṣèṣe oríṣe ẹni bá ṣe ń ṣèṣe oríṣe ń kọ ìwà oníwà lórúkọ onítọ̀hún yóò máa hàn ẹni bá wá wùwà oníwà wà yóò yóò jẹ wọn bẹ̀rẹ̀ sí ní ṣèdè rẹ lónìí sọ́wọ́ sáwọn ọmọ rẹ ara ọ̀rẹ́ ìbátan ojúbọ̀ àtàwọn ọlọ́pàá rẹ má fòwọ́ oṣù bíi ni bàbá rẹ ìwọ́ tilẹ̀ kí sọ ọ́ tọ́lẹ̀ káìláì tẹ̀síwájú ego rẹ òun ni ìdánimọ̀ rẹ ìtàníjú yìí wáyé láti rédíò 101.3 FM tó kalẹ̀ kà sí ní ìpòyí lópin láìpẹ́.

sílẹ̀ fún ọlọ́run elédùmarè ọlọ́run tó ń ṣe ohun gbogbo ọdún nínú gbogbo ọlọ́run tó mórírí jáde nínú àìrí ọlọ́run yìí náà ni kí ẹjẹ́ ká máa gbéga lọ́jọ́ gbogbo nígbà gbogbo kí ọkàn wa kó máa dá ọpẹ́ padà sí ọ̀dọ̀ elédùmarè ẹjẹ́ àwòjú àgọ́ wa iṣẹ́ ẹ bá ní ṣe ẹgbàradì ẹ ta mọ́ra ẹ ṣe kọ́kọ́ a lè kọ́ kó lè bọ́ sójú ẹ̀ ní bẹ́ẹ̀ ni kó lè bọ́ sójú ẹ̀ àgọ́ márùn àbọ̀ fún ìṣẹ́jú kan lóńdó lóńdó báyìí ní lóńdí bẹ́ẹ̀ ni kẹ́ máa gbàgbé pé kẹ́ máa gbàgbé pé agogo bàbá ni ẹgbẹ́ ògiri ló dúró ẹgbẹ́ bí a ti mọ ilé oníkálukú ọ̀kọ̀ọ̀kan wá káàkiri ìpèjì ìtayé ìṣẹ́jú gẹ́gẹ́ bí a ti mọ àkókò tí ó jẹ́ nìkan kan wọ̀n ẹgbẹ́ ká gbajúmọ̀ ṣe wà ẹgbẹ́ gbajúmọ̀ yé wa ẹ má jẹ́ ẹ káṣọ́ tẹni ẹlẹ́ni jù ká fi lọ fi ta ìyípòkè ẹ̀rà ṣe ní pọ́ èyí náà yé ẹ̀rà ṣe ní gẹ̀rẹ̀ṣẹ̀ ó jẹ́ lọ tẹ́rakọ̀ pẹ̀lú ìṣèlú afẹ́ni ìmọ̀nà láàárọ̀ tó ní báàgò márùn àbọ̀ bó ṣe dúró yọmọ ní kọ̀ọ̀kan ní 103.5 FM

0: lawa ni awon mo wa eyin obi e je ka ri pe a lu awon kuno kuno omo ju mejo soke eyi ta gbe gba le lori kuno ni abi eyi ta won lo si omo odo asiko yin ni awale ko won si won ka toju won ka ri pe won lo si ile iwe tabi ko so won le ni ojo ola to dara ki won le daso asiri bo wa nigba ta wa na ba dagba san ojo ola yen gan ni koko fun awa obi nigba ta ba le sise mo ta ti domode pada ki won le wu o fun wa ni ojo ola ojo ola wa ni awon mo wa abi omo ta fun ojo ola ta je ko kabi tabi ko so won ijo le wu o fun wa e ma ka lu awon mo wa ni ilokulu ki ni won le dun si wa eyin obi e ka ri daju pe a lu awon mo wa ni ilokulu ka sise fun ra wa isin yi ka toju awon mo wa ki won ko se ki won si kawe ki won le wu lo ni awujo ojo ola wa ni won e je ka toju won ibe wa lati ni ise reje 1103.5 FM
1: Jafara ni lórí ọmọ rẹ̀ ọkùnrin pẹ̀lú obìnrin. Ojú báyìí náà lálàpọ̀ fún sọ́ọ̀rì ìgbẹ́ àrídájú pé a kó àwọn ọmọ wa ní ọ̀rìn tí wọ́n lè fi mọ̀ tí ẹnikẹ́ni bá fẹ́ fetipa bá wọn rìn kí ìwọ̀n òbí náà pàápàá má ọmọ jáde nígbà ilẹ̀ ìdánsí tàbí fi àwọn ọmọ sílẹ̀ nìkan ohun ìbí tó jù ìlú ẹ̀tọ́. Kẹ́ ẹ máa wá tẹ̀mú àwọn ọmọ létí wọ́n má gbà kí ẹnikẹ́ni yálà ọkùnrin àbí obìnrin ó fọwọ́ kan ìyá ara wọn ẹ̀yìn òbí ẹ̀rọ tẹ̀wọ̀tẹ̀. Mo tá a bá fi sílẹ̀ ẹ̀rọ àjọ ẹ̀rọ ẹ jẹ́ ara àjà bó àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún ti ń rajà àwọn ẹni rẹ̀ kí a sì jẹ́ orin fún àwọn ọmọ wa bí ìgbà tí pípẹ́ ìlú rẹ̀ káàkiri ẹ̀rọ ìfipábá ní nìkan lè tún mi dá àpapọ̀ owó irun ṣe iná àwùjọ wọn ká sì panu pàtó wí ìfipábá nílò pọ̀ kò lójú mi iná àwùjọ wọn ìpanijí ìwáyé.

103.5 FM. Ẹ̀ka àárọ̀ mà, ẹ̀ka àárọ̀ sà. Káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́. Ojúmọ ọtọmọ wà lẹ́nu ojúmọ ayọ̀, ojúmọ ìdùnnú náà ni ó jẹ́ ẹ́sẹ́nì kọ̀ọ̀kan wà. Ọjọ́ kọkànlélógún lè ní nínú oṣù keje ọdún 2026. Màá ní tèmi ṣèwò àtòmọ́ra làápẹ̀ tèmi dúré ẹ̀pẹ̀ tọ̀dọ̀ tìmí náà. Adé tó ń wọlúwọlé ni lorúkọ mi. Àwọn ọ̀wẹ́ ìròyìn bẹ níwájú mi láàárọ̀ tèmi. Ìwé ìròyìn Leadership, ìwé ìròyìn Daily Independent Nigerian Tribune, ìwé ìròyìn The Punch bẹ́ẹ̀ náà ni. Ìwé ìròyìn The Vangard ni lòun náà gbẹ̀yìn. Ẹgbẹ́ àṣẹbẹ́ máa lọ ní tẹ̀lé tẹ̀lé Daily Sun àjọ wa sóde lọ́wọ́ tèmi náà ni. Ǹjẹ́ ẹ ti gbọ́? Àwọn ọ̀wẹ́ ìròyìn tó jáde láàárọ̀ tòní ta sì máa mú àwọn balógun nínú àwọn ìwé ìròyìn ọ̀hún wá sí èsì gbọ̀yìn nínú ìròyìn The Punch. Ilé ìfowópamọ́ CBN wọ́n ní wọ́n ti ṣí kinní kan. Ojú ìfowósí kan domiciliary account fún ẹ̀rọ ilé iṣẹ́ kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ti gbọ́ pé ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ti ń fi aṣọ lójú ẹ̀. Wọ́n ti ń fi aṣọ lójú ẹ̀ lórí wípé wọ́n ti wọ àgbélẹ̀hùn kan láti lè wípé ICPC, PCPC àti ẹni tó jẹ́ gbàjà bí àmìlà ìpèpà ní ọ̀rọ̀ ọṣùpọ̀ rẹpẹtẹ ta máa bá sọ. Bẹ́ẹ̀rù ní The Punch ló wà o. Ǹjẹ́ ẹ ti gbọ́ ilé ìgbọ́n aṣòfin náà ẹni tó jẹ́ ti ọ̀balẹ̀ wọn ni wọ́n ti sọ wípé lower chamber wọ́n ti fọ́n SDF, IDP, AGM, accountant general lórí budget fees, RMAMC pẹ̀lú àwọn míì ẹ̀rọ àwọn owó kan tẹ́ ẹ̀rọ wípé kò jẹ́ nkankan ẹ̀ wá ṣàlàyé fún wa torí pé ojú oní nǹkan a máa jọ nǹkan ń bẹ̀ ẹ̀ ṣàlàyé fún wa a fẹ́ jọ. Ǹjẹ́ ẹ ti gbọ́? Wọ́n pọ́n tó ó sọ̀rọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní o. Òbí ológun wọ́n lù ú pé ikọ̀ nígbà kan ṣe presidency one term presidency accord. Ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn tó jẹ́ láàárọ̀ tòní ẹ̀jẹ̀ ń ta kọ́ṣọ́ lọ nínú ìwé ìròyìn Nigerian Tribune. Eléyìí tó lè láàárọ̀ tòní nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni wọ́n pé nílùú Òṣogbo ìlú Òṣogbo tí ọmọ àsárà wọn ni àwọn èèyàn wọ́n fi ẹ̀hónú o lórí pé àwọn ìjà àjàkú akátá kan tó ń yé tó so mọ́ àwọn tó jẹ́ motor park àwọn ojú ìpọ́pọ̀ sí ibi èrò fi ń pọ̀ nípínlẹ̀ ògún. Àwọn ọjà kan tó wáyé lẹ̀ táwọn kan ń dòwò lápẹ́ arúgbó kẹ́sù máṣẹ̀ wọn ni àwọn kan sọ wípé rárá o kò yẹ kó rí bẹ́ẹ̀ láàrin ọgbọ̀n ìṣẹ́jú àìsàn onífarawa ṣebùgbé ṣe láǹtà jẹjẹrẹ ọmú jẹjẹrẹ òfin jẹjẹrẹ ilé ọmọ àti yìí tó wù kó lè jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ni tó ni ò bá yá tọ́jú ara ẹ̀. Abala àròyìn tó ní ṣe ní ọ̀rọ̀ ìlera ni wà láàárọ̀ ọ̀tún. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn pé àwọn ọlọ́pàá police focus over extortion ICPC. ICPC chairman inú ìwé ìròyìn náà ni wà láàárọ̀ ọ̀tún ní òkè. Ẹni òkúkú máa ń jẹ ní mímọ̀ ńgbà ní. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé tọ́lọ àdébá bálọ àbọ̀ ọwọ́ ìrẹnu àìpadà wálé ọkọ̀ ìrókò àìpadàbọ̀ àfi bí bàbá àgbẹ̀ bá bì sáìdì wọ́n ti sùn sínú abúlé lókù láì jẹ́ bẹ́ẹ̀ àjọ ńlọ lẹ́nì ẹni tó bá mú lágbájá wá. Àmọ́ nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lọ́rọ̀ tòní wọ́n ní ọkọ̀ yí o ní Jìgáwá ọlọ́run àwọn ìpínlẹ̀ ọ̀hún. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé ààrẹ Bọ́lá Ẹ̀dì Tinubu wọ́n ní wọ́n ti tún yan kan tí wọ́n jẹ́ board of director lára wọn yàn yìí orúkọ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkìtì. Ilé bá bò sókè lálá lára àwọn orúkọ wo láti gbé

to be funny. That is gone. Hello, where are you? Where are you? Nigerian Tribune. So that they are all to me. Alhaji Atiku Abubakar. Bákejì ààrẹ ń gbà kan lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ìṣíwọ́ ìwòrìwò ìwú tí ò sí ìtóná ló tún wá ń lọ bákanbàkan. Ẹ jẹ́ wò ó dáadáa. Lórí ìwọ́ kan ní òyìnbí ni wọ́n wò dáadáa. Àìwé Ẹlísàn tó jáde láàárọ̀ tòní Nigerian Labour Congress NLC. Wọ́n ò dákẹ́ owó sọ̀rọ̀ wọ́n tún sọ̀rọ̀ tòótò lórí wípé minimum wage. Ẹ wò ó dáadáa sẹ̀. NLC wọ́n tún taari síwájú àwọn tó yẹ kó rí tẹ́bá ń gbọ́ sọ́sọ pé sáwọn tó yẹ kó gbọ́ wọn ti gbọ̀ngbò sáwọn tó yẹ kí wọ́n mọ̀ ṣé wọ́n ti mọ̀ wípé owó nìyí àgàgà owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ẹ taari ẹ̀ sókè ẹjẹ́ kó kú ò láàyè tó wà. Àwọn tí wọ́n ti ṣiṣẹ́ fẹ̀yìntì ihun tó ń bọ́ sí wọn lápò wọ́n ní ó kéré jọjọ àti kú gbọ́dọ̀ wà lórí ẹ̀. Ṣé ẹ ti gbọ́ Nàìjíríà chẹ́ẹ̀jì nígbà tó jẹ́ pé àǹtárá máa ń dà kan ọlọ́run ò ṣàánú fún wa. Lúrù bèrè Dẹ́lísàn ló wà. Bí ó bá yẹ fún tó bá ti gbọ́ ta oṣù kú ò láì wò ó àǹtárúkọ̀ máa kàn wọ́n ní wọ́n ti gbé ilé wọn lọ́wọ́ o kí wọ́n gbélé wọn lọ́wọ́ kí ò lè ṣe rédíò wọn. 103.5 FM tẹ̀lé jáde délẹ̀ délẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ kan wọ́n ní wọ́n ti gbé ilé wọn lọ́wọ́ o kí wọ́n gbélé wọn lọ́wọ́ ẹ má yìí kí ò lè ṣe rédíò wọn. 103.5 FM tẹ̀lé jáde délẹ̀ délẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé ilé ẹjọ́ ti gbé ìtì lèyá tí alálidà kan bá déjọ 2 billion bẹ́ẹ̀lì ẹnìkan tóun náà jẹ́ ẹ̀kúọ́rí rìfáínárì md yúṣọ́wù tọ̀dọ̀ tí wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ láyè ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ lọ́dọ̀ tí wọ́n 500 billion 500 million ní máìlì 500 náà ni wọ́n nílé ẹjọ́ fún ló taari sáyà tí wọ́n bọ́ lọlé ọ̀sán yìí ní o. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn èyí tó jáde láàárọ̀ tòní mo tún ti gbé ìrìn àjò mi mo ti gbà ní ìwé ìròyìn the punch mo tún ti gbà ní ìwé ìròyìn the punch ló ti jáde lónìí o. Nínú ìwé ìròyìn ọ̀hún ibẹ̀ ni ìròyìn yìí wà láàárọ̀ tòní níbi tí wọ́n sọ wípé àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin wọ́n tún ti bẹ̀rẹ̀ àyẹ̀wò káwò ó níwájú káwò ó lẹ́yìn ṣíwọ́ ìwò ìwé ń wa bájúdọ̀wò gẹ́gẹ́ ni màá gùn ó lórí ọlọ́pàá àpínlẹ̀ ṣé police bill ètò ìṣúná tọ̀dọ̀ tí wọ́n bọ́ọ̀lù àṣẹṣe tí kò fi ní pàkọ́ lára àtàà nítorí pàtí kò kó sọ́wọ́ kẹ́ni abí ilé ó máa jẹ̀wò bẹ́ẹ̀ láà sì nítorí pé àwọn ọmọ kéékèèké ń sanwó iléèwé kání ti bá ti kú ojókòó díẹ̀ náà ẹgbẹ́ ń dánilẹ̀ ń bọ̀ ìdẹ̀jú bọ́ǹtọ̀ ó fi wájú.

0: Admission form. can't obtain at the National Broadcast Academy, 1A at Ikulifaji Way, Ikeja, GRA Lagos. For further information, call 0805-307-8029 or 0803-394-1805. For hostel accommodation, please call 0802-364-6683 or go on the social media platform, facebook.com/nbacademy.ng. Announcer, the management.
1: 103.5 FM. No, lonche. As you are doing, no, well, you leadership. So that they are also me. All right, Kone, Kobane, oh. So if we pay a one local, what to lower warning? But again, I want EBC, what is it? And CNG. Hey, you got to go to a diet. One of the yes, you can. Liba, Siba, go diet. I be young, get badu. Bẹ́ẹ̀ ládìyẹn jẹ́ nǹkan míì cng yìí náà tẹ́ ẹ̀ bá gbàgbé ìjọba orílẹ̀-èdè nàìjíríà sọ fún wa pé ẹ ṣáà lọ fọkànbalẹ̀ á wà ojútùsì o wọn ni lánàá òde yìí láti àná lọ́pọ̀lọpọ̀ àwọn agbègbè pàápàá láwọn òpínlẹ̀ ọ̀yọ́ olúlẹ̀ wa ìlú àbújá wọn níṣẹ́ làwọn ọkọ̀ máa tún ti bẹ̀rẹ̀ sí ní tònáwọ̀ wọ̀ o gbogbo àwọn tí wọ́n ti kọ̀ǹfààtì ọkọ̀ wọn bí cng a máa lọ lọ́sẹ̀ ìdáná èyí tíjọba orílẹ̀-èdè nàìjíríà ni yóò tún rọrùn fún wa láti máa lò ó ní kálukú ó lè máa ṣòwò lílọ bíbọ̀ ẹ̀ wọn ni eléyìí náà máa tún ti gbẹ́nu sókè títì pa làwọn ibi tí wọ́n ti ń tà á ló wà ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ tòní nínú ìwé ìròyìn the punch òun náà ni ìròyìn yíwà o èyí tí wọ́n sọ wípé àwọn tí wọ́n jẹ́ nínú ìwé ìròyìn the punch láàárọ̀ tòní wọ́n mà ti ń sọ̀rọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ alámòjútó à ń lo ná à ń pín ná bí wọ́n ti ń jèrè náà ni wọ́n sọ wípé àwa ò ṣọ́ọ̀tì a sì ní ṣọ́ọ̀tì o ẹ̀yìn ọjà táwa ń tà àtàjèrè òun náà ni a máa tà ẹ̀yìn first old company plc náà ni wọ́n mà ti ń sọ̀rọ̀ níbi ètò kan tó wáyé lórí ọ̀rọ̀ ìdókòòwò ìdàgbàsókè ọrọ̀ ajé lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ni ṣe rí bá a ti ń ṣe lọ kẹ̀lẹ́kẹ̀lẹ́ yìí ẹgbẹlẹmùkú àwọn ìdàgbàsókè òun náà ló ń débà ọrọ̀ ajé wa ọ̀tọ́dọ̀ lásán nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ oṣù yìí. Ilé ìfowópamọ́ ńlá orílẹ̀-èdè nàìjíríà cbs wọ́n mà ti ṣí àkáǹtì owó ńlá sí kan domiciliary account òun náà ni wọ́n pe àkáǹtì yìí o tí wọ́n sọ wípé àwọn iléeṣẹ́ tó jẹ́ agency ẹnì kò lè ẹ má fi wèrè iṣẹ́ mi ò ẹ má fi wèrè iṣẹ́ wa ọ̀rọ̀ bẹ wèrè láì má fi wèrè iṣẹ́ mi torí wípé ohun tó bá ti ṣẹlẹ̀ sẹ́nìkan gbogbo àwa tó kù gbọ́dọ̀ máa wà ní ìlàjú dáadáa ká lè máa mọ àti bọ́ lọ́wọ́ ẹ̀mí wọ́n ní wọ́n ti ṣí àkákọ̀ o eléyìí tí ó máa ṣàlàyé táwọn èèyàn ó fi máa mọ̀ dáadáa wípé ǹjẹ́ kì í ṣe pé bóyá àwọn personal private state federal government agency kan lọ wà láwọn ibì kan ẹnu wẹ́ẹ̀ròyìn the punch náà ló wà láàárọ̀ tòní wẹ́ẹ̀ròyìn delison náà gbé ìròyìn yìí o oníṣẹ́ rí èèyàn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ bí erin kó lọ máa jẹjẹ ìlírí ìrìn àjọ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà labour congress nlc wọ́n ti ń pariwo sókè o wọ́n níṣẹ́ rí ta bá ń sọ̀rọ̀ nípa kárọjà ká padà wálé ká náwó ká ṣojúṣe gẹ́gẹ́ bí bàbá ọmọ pé èèyàn máa ń tẹ̀sí láti lè máa ṣojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó lọ́ọ̀dẹ̀ tó jẹ́ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ìjọba ẹ bá wa wò ó owó oṣù òṣìṣẹ́ tó kéré jù yìí ẹ bá wa wá nǹkan ṣùkú ààrẹ fún nigerian labour congress ọ̀gbẹ́ni joe comrade joe ajaero ni wọ́n sọ ọ̀rọ̀ yìí o níbi tí wọ́n ti ṣe ètò ìyànsípò kan fún àwọn tó tún jẹ́ lẹ́ẹ̀kan ni wọ́n ti sọ̀rọ̀ náà wọ́n ní ṣe é rí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ihun tí wọ́n mú lọ lé tí wọ́n ń pè lówó oṣù kò tó nkankan kíjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ilé-ìgbìmọ̀ asòfin kí gbogbo wọn wo òwò dáadáa torí pé ìṣíwò ìwòyìnbó wọn bá jìjọ ìbáyìí gẹ́gẹ́ ní magu ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn agbẹ́sùmọ̀ mi lórílẹ̀-èdè nàìjíríà wọn ni inú ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà dùn ni o bí wọ́n ṣe sọ wípé ẹni tó jẹ́ olórí àwọn àṣàrù tí òun náà jẹ́ ẹ̀ṣù òkọ́kù tó ń da àwọn òpínlẹ̀ láàmú tó jẹ́ wípé àwọn darandaran nípínlẹ̀ ìpínlẹ̀ wọn ò lè gbáyé gbádùn àwọn àgbẹ̀ wọn ò lálàáfíà lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní pẹ̀lú wọn ni ẹni tó jẹ́ olórí wọn ní ilé ẹjọ́ ti taari ẹ̀ wọ́n ti taari ẹ̀ sílùú kan. Ìhun tí wọ́n gbẹ́lé wọn lọ́wọ́ kì í ṣe ká lọ kábọ̀ torí pé life imprisonment òun náà ni ilé ẹjọ́ ìlú ló taari wọn sí nígbà tí wọ́n dúró níwájú òní ìdájọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn Delison tó jáde láàárọ̀ tòní Alhaji Kassim Sheikh Tima Omar ń sọ fórílẹ̀-èdè South Africa wípé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n rọ́nà kàwé lórílẹ̀-èdè lọ́dọ̀ yìí kí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe àlàáfíà báyìí òun náà ni káwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wà torí wípé àwa ò lára òkè bẹ́ẹ̀ ẹdìyẹn tí ò lára òkè wọ́n ní kì í yẹ́yìn ẹ̀ sórí àpáta àbí lórí òkúta tàbí ní gbangba níbi tọmọdé kan ó sì máa ṣeré tí ó lọ lù ú lálùpọ̀. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ń jẹ́ iṣẹ́ yìí sọ́dọ̀ àwọn orílẹ̀-èdè South Africa tó gbogbo ọmọ tá a kó sọ́dọ̀ yìí tí wọ́n wá kàwé ń bẹ̀ jẹyìn lówó báyìrò. Àlàáfíà báyìí gbogbo ní tẹ́bìlẹ̀ gbogbo mọ́ ni kí gbogbo wọn kì í wà. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní ìṣèjọba ẹlẹ́ẹ̀kọ́ṣọ́ kan ti tó one term government. Peter Ọ̀gbẹ́ni Peter Obi ni wọ́n ti buwọ́ lu ìwé kan báyìí o. Obi sign one term agreement. Kwakwanzoni ló sọ bẹ́ẹ̀. Ìgbà kan ṣoṣo lẹni bẹ́ẹ̀ bá the first president candidate of the Nigerian Democratic Congress NDC àti gómìnà tẹ́lẹ̀ tí wọ́n tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ bí ní ìpínlẹ̀ Kano Senator Rabiu Musa Kwakwanzo ni wọ́n mà ti sọ̀rọ̀ nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní o wípé Ọ̀gbẹ́ni Peter Obi ní tọ̀dọ̀ sí wọn ìwòye àti ìlú tí wọ́n lérò wípé yóò dára fún orílẹ̀-èdè Nàìjíríà ni pé tí wọ́n bá yàn wọ́n sípò lọ́dún 2027 ọdún mẹ́rin ẹ̀ẹ̀kan ṣoṣo náà ó tó torí wípé bí kìí bá ṣe pé èyàn ò ṣe dáadáa tí là ń padà á tún sọ pé àtikásùpadà sí wọ́n ní ohun tí wọ́n buwọ́ lù rèé táwọn ó sì rí wípé àwọn ṣiṣẹ́ kì lẹ́yìn tó bá tó àkókò ìyẹn torí bá ṣe wọn lórí. Wọ́n sọ̀rọ̀ yìí nílé-iṣẹ́ amóhùnmáwòrán ńlá kan báyìí tó sì tún jẹ nínú gbogbo àwọn ìwé ìròyìn wípé ìṣèjọba ẹlẹ́ẹ̀kan ṣoṣo ọdún mẹ́rin náà ni Ọ̀gbẹ́ni Peter Obi òun náà ni wọ́n sọ wípé àwọn ń ṣe. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé bàbá ń kọrin àrà fún atẹ́gùn pé igi jáfọ́ gbé wà lọ òye ká dúpẹ́ ẹjẹ́ ká máa kọ́ kódà ká máa kọ́ tòun fọkàn wa ni torí wípé àrà ló sàn thunder strike wọ́n ní àwọn ọmọ mẹ́fà fún báyìí ní ìpínlẹ̀ Adamawa wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n sì gbalaja kọ́lọ́hún ó bá wa rọ́ àwọn ìdílé náà kọ́lọ́hún ó bá wa rọ́ wọn lójú. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn leadership ẹ jẹ́ kí n ṣìrọ́ kọ́kọ́ gún ẹsẹ̀ mi kí n sì dúró níbẹ̀ náà ìròyìn tí mo mú tí mo sọ wípé àwọn ọmọ mẹ́fà yìí wọ́n ní nígbà tó àrà kan àwọn ọmọ náà wọ́n fi ara pa yánnayànna gbàyé local government area nínú ìpínlẹ̀ Adamawa ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ ọ̀hún Ọ̀gbẹ́ni Kuren Kamgobi ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o nígbà táwọn iléeṣẹ́ akọ́ròyìn jọ tí wọ́n pè é lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti lè mọ̀ wípé iṣẹ́ náà òótọ́ ni àbí ìròyìn àgbélẹ̀hùn ẹni tó tún jẹ́ ọ̀gá ọlọ́pàá wọn ni wọ́n fi ọ̀rọ̀ náà tó wọn létí o bẹ́ẹ̀ làwọn náà sọ wípé àwọn ọmọ olùkòso àyàrá iná àmọ́ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àwọn ọmọdé wọ̀nyí wọn ni wọ́n ti gbìyànjú torí wípé ẹlẹ́sìn ẹ̀sìn mùsùlùmí ìròyìn àwọn ènìyàn yìí ni wọ́n jẹ kọlọ yìí kó ṣàánú kóró ìtílé náà lójú kó sì má jẹ kíwé òkú lẹyìn ilé gbogbo wa. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn lídáṣípù ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ni wọn ti kéde ẹ̀ síta o wípé àwọn 24 tuntun 26 new appointments náà ni wọn tún ti taari síta o tó sì jẹ́ wípé 10 federal government agencies commission náà ni wọn sọ wípé wọn ó máa wà nínú àwọn appointees tí wọn ṣẹ̀ṣẹ̀ gbé jáde. Ìwọ̀n ẹni tí ó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkìtì Olóyè Ayọ̀ Fáyọsẹ̀ wọn ni àwọn náà ni wọn ó dúró gẹ́gẹ́ bí alága fún Rural Electrification Agency RPA bẹ́ẹ̀ ni Major General Junaid Bindawa gẹ́gẹ́ bí alága fún National Salary Income Ẹ̀ka Bọ́sà Major General Junaid Bindawa táwọn ó jẹ́ alága National Salary Income and Wages Commission wọ́n níbẹ̀ ni àwọn òmùdánì agbẹnusọ Báyọ̀ Ọ̀nànúgà ni agbẹnusọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n sọ ọ̀rọ̀ yìí o wọ́n ní iṣẹ́ rí wọ́n ní igi tó ẹyìn awọ tí ò bá kájú nù òun náà ni kì í jẹ́ kí buhari dáadáa tó sì lè ya nígbàkigbà wọ́n ní àwọn tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ yàn tí ó máa lọ ṣojú gẹ́gẹ́ bí alága fún àwọn ìjẹ́ǹsì tuntun yìí wọ́n ni wọ́n kúnjú òṣùwọ̀n dáadáa. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ ọ̀sẹ̀ yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n fọwọ́ sọ́lẹ̀ wọ́n nà án sọ́lọ́hùn wọ́n tan ọ̀sẹ̀nu wọn wọ́n ṣe tuẹ̀tuẹ̀tuẹ̀ síwájú wọ́n ní gbogbo nǹkan tí ò ní jẹ́ káwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá àwọn tí wọ́n bá yanṣẹ́ àgbẹ̀ lórí pé kébi ó má pa yé kébi ó má pa wá kó má pa ọmọ wà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní gbọ̀ngbọ̀n báyìí làwọn ọbẹ̀ lẹ́yìn àwọn nìkan tún wá kọ́ o wọ́n ní àwọn àjọ tó jẹ́ Ava International pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ebi ò ní pa yín kò ní pọmọ wa wọ́n ní àwọn ó jọ fi ọwọ́ sowọ́pọ̀ ni o níbi ètò náà tí wọ́n sì ti sọ ọ̀rọ̀ ìlérí yìí mínísítà fún ọ̀rọ̀ àgbẹ̀ àti nǹkan ọ̀gbìn lórílẹ̀-èdè Nàìjíríà Minister of the State for Agriculture and Food Security Dókítà Aliyu Abdullahi wọ́n sọ yìí mínísítà fún ọ̀rọ̀ àgbẹ̀ àti nǹkan ọ̀gbìn lórílẹ̀-èdè Nàìjíríà Minister of the State for Agriculture and Food Security Dókítà Aliyu Abdullahi wọ́n sọ ọ̀rọ̀ yìí ti ètò ẹlẹ́ẹ̀karùn-ún èyí tó wáyé tí wọ́n pè ní 5th edition of the Agriculture Youth and Technology AYE ni wọ́n pe àkókò ẹ̀ wọ́n ní ohun tí ìlú Àbújá náà ni ètò yìí ti wáyé tí wọ́n ti sọ wípé àwọn òrìrí pé gbogbo iṣu ara àwọn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ṣèlérí bẹ̀ o gbogbo iṣu ara àwọn ìsinmi ara àwọn àwọn fi ṣe àtìlẹ́yìn tó lọ́ọ̀rìn sókè orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ka àtọ̀gbìn àti nǹkan ọ̀sìn. Mínísítà fún orílẹ̀ wa ìlú Àbújá bàbá gíga Yézọ́ọ̀mù wípé ni wọ́n máa pẹ́ òṣùbà ìgbì káre láyé wúdóòsì wọ́n ti gbé fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí kíni lórí àwọn ìgbésẹ̀ kan èyí tí wọ́n tún gbé ni o FCC administration òun náà ni wọ́n ṣe sọ wípé àìmọ̀ ló ń ṣe àwọn kan tí wọ́n bá sì tún jẹ́ ìdáhùn tọ́mọ̀sì tí wọ́n náà wò ó wípé sọ̀rọ̀ yìí ni àpèjẹ alálẹ̀ kan tó wáyé ní ilé ìtura ní ìdákẹ́jẹ́jẹ́ kan báyìí náà tó wà nínú ìwé ìdáṣepọ̀ ibẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ yìí wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ni gbogbo pátápátá báyìí òun náà ni wọ́n ṣe tó bá jẹ́ pé ti ìdàgbàsókè lórí ètò ọrọ̀ ajé lórí àtilé ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ báyìí láṣẹ náwó báyìí láṣẹ ṣòwò àti àwọn àjọ tó mójútó ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ bákan náà èyí tó wà lẹ́ka tètè ìdájọ́ wọn ni
2: Nínú láti kíkútó gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìtọ́ ọjà fún iléeṣẹ́ yín ayẹyẹ ìṣeré tàbí ìsìnkú àgbà lórí ètò ìtúpalẹ̀ ìwé ìròyìn ìmọ̀ wa lédè yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ láti àǹfààní wà láti ṣe onígbẹ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín pẹ̀lú ìjọsìn yín ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí ọgbọ̀n ìṣẹ́jú láti aago mẹ́jọ alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago mẹ́ta láti ọjọ́ Monday ọjọ́ ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kọ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpele ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08229 6023 tàbí bí sọ̀rọ̀ 08023 974412 a ó máa retí yín.
3: Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa ẹ̀yin òbí ẹ̀jẹ̀ ká rí pé ìlú àwọn ọmọ wa ní ìlòkulò ọmọdún mẹ́jọ sókè èyí tá a gbé lórí ìlòkulò ni àbí èyí tá a rán lọ sí ọmọ ọ̀dọ̀ a sì pín ní àwálé ìfìfẹ́ hàn sí wọn ká tọ́jú wọn ká rí pé wọ́n lọ sí ilé ìṣẹ̀wọ́ kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára kí wọ́n lè daṣọ àṣírí bò wá nígbà táwa náà bá dàgbà tán ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́ tá a ti dọmọdé padà kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa àbí tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ ṣẹwọ́ ǹjọ́ lè wúlò fún ẹ má jẹ́ ká lu àwọn ọmọ wa ní ìlòkulò kí ni wọ́n lè dùn sí wa ẹyin òbí ẹ jẹ́ ká rí dájú pé a lu àwọn ọmọ wa ní ìlòkulò ká ṣiṣẹ́ fún ní ìsinyìí ká tọ́jú àwọn ọmọ wa kí wọ́n kọ́ṣẹ́ kí wọ́n sì gbìyànjú kí wọ́n lè wúlò ní àwùjọ ọjọ́ ọ̀la wa ni wọ́n ẹ jẹ́ ká tàn ìkéde wa láti iléeṣẹ́ rédíò 101.5 FM.
4: Pàlẹ́ kí pàlẹ́ kí bójú òkùn jápa lórí ọmọ rẹ ọkùnrin tàbí obìnrin ojú báyìí náà la ní sọ́ọ̀rì ìgbà àrídájú pé a kó àwọn ọmọ wa náà tí wọ́n lè fi mọ̀ tí ẹnikẹ́ni bá fẹ́ fi tipa tipa bá wọn rìn kí ìwọ òbí náà pàápàá má àwọn ọmọ jáde nígbà ilẹ̀ bá sí tàbí fi àwọn ọmọ sílẹ̀ nìkan òun rìn níbi tó jù òun ẹ̀kọ́ kẹ máa wá tẹ mú àwọn ọmọ létí pípé kí wọ́n má gbà kí ẹnikẹ́ni yálà ọkùnrin àbí ojú ó fi ọwọ́ pọn ìyá ara wọn ẹ̀yin òbí ẹ̀rọ ti ohun tá a bá fi sílẹ̀ ìrìn àjò rẹ̀ ẹ jẹ́ ara àgbà wo àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún ti ń rààgbà àwọn ẹni kí a sì jẹ́ orin fún àwọn ọmọ wa ní ìgbà tí pípẹ́ ìlú ń rìn káàkiri ìlú ìfipábánilòpọ̀ lè tún mi dá irú irun ṣe láwùjọ wa ká sì panu pọ̀ sọ wípé ìfipábánilòpọ̀ kò lójú irun láwùjọ wa ìtanijí ìwáyé láti ẹ̀ṣẹ̀ rúdíù 1.2 FM.
5: Ojú tẹ ti wò ẹ pẹ̀lẹ́ ìjọba àpínlẹ̀ Èkó lórí àwọn tó jẹ́ pé ilé wọn ó bọ́ sáwọn aṣojú ọ̀nà aṣètì bí aṣe alákọ́tà àjẹkọ́nà táwọn èèyàn máa rìn lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ kí wà ìjọba ti ya owó tó sọ́tọ̀ wọ́n sì ti ń fún àwọn èèyàn yìí àwọn èèyàn yìí gan wọ́n ní ìyàlẹ́nu pé ojú wo lẹ ti wò ìyànjú wo lẹ ní kújọ kí lọ̀rọ̀ ìjú yín sọ́dọ̀ àwọn ìyá onílé bàbá onílé ọmọ tó lé tìjọba sì ti pé ń báyìí làwa náà ò fi ṣe ìrànwọ́ torí kò bá ti kùn à máa kì í fàwọ̀ padà ǹjẹ́ tó bá tó àsìkò láti ojú òkú ẹ sì máa fa wa já sí. Nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní ọ̀rọ̀ àwọn olóṣèlú ibẹ̀ náà ni ìròyìn yìí ló ń fà mí lò nílùú òṣogbo bẹ́ẹ̀ bá ń gbọ́ pé ọ̀sùn létèǹté ó létèǹté Independent National Electoral Commission wọ́n ní Electoral Commission wọ́n ní wọ́n ti òǹdíje dupò tó jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n tún jẹ́ òǹdíje dupò láti padà lẹ́lẹ́ẹ̀kejì gómìnà pínlẹ̀ ọ̀ṣun Adémọ́lá Adélékè fún àti rọ àjọ elétò òdìbò láti rí wípé gbogbo bí àkùdé gbogbo bí kùdìẹ̀kùdìẹ nísìn ààyè sì wà láti tún ọmọlúwàbí láti wo kádìrìdà láti yẹ àwọn nǹkan kankan wò àwọn ibi tẹ́ ò tí ì rí tẹ́ rí pé nǹkan kan wọn kò ṣe dáadáa ẹ tètè àsìkò rèé láti ṣe gbogbo àwọn nǹkan yìí àná tí ṣe ọjọ́ ajé ni wọ́n sọ ọ̀rọ̀ yìí o níbi tí wọ́n sọ pé lérè oyè wù mí ẹni tó jẹ́ Director General ẹ ti wọn sọ pé wọn wà ń bẹ wọn ni òun náà ni wọn ti sọrọ yìí pé ṣe rí ètò ìdìbò èyí tó máa wáyé a máa wo tẹnìkan ni ọlọ́run kó jẹ́ fún wá ṣe àríkọ́ṣe kó má jẹ́ àríkọgbọ̀n ṣe mọ àwọn báyìí election tó wáyé láwọn ìpínlẹ̀ kan wọ́kà pínlẹ̀ bíi ìpínlẹ̀ ogun wọ́kà pínlẹ̀ ọ̀yọ́ jìjáwá èkìtì mọ́ wọn ni ẹyìn àwọn ohun tó jẹ́ kí wọ́n máa ní káàdì kan gbogbo ohun tó bá lè fẹ́ jọ bẹ́ẹ̀ ni kí ẹ tètè bá wa palẹ̀ kó tó di pé ẹ pa ejò inú òwe ìròyìn the punch tó jáde láàárọ̀ tòní òun náà ni ìròyìn yìí wà nínú ìwé

0: Organisatie, ja, Soto, ESIG, ESIG, the Northern Christian Association has asked. Ah. What is going to travel? Yeah, man, you can eh? What in there? I want to talk about Papa, Orilete, Nigeria, Natishala, you can walk in the canoe. Sorry, we pay, ah, Soto, you're a buyer. No, don't mind that way, Omo, Mimba, Eno. Oh, what is it, ya, Soto? Lati, we pay, oh, no, kwa, wo, ile, she, ro, she, ke, ni, ba, yi, ni, ki, ni, ba, yi, ni. Imbalance yo da o e salaye fun wa e je ka mo bawo owo ni bo se lo ana ojo aje to fi je ogunjo ninu osi keje odun 2026 yi le ni ti ni won te iwe na jade nigba ti alaga Reverend Joseph Ayabu ni won so oro yi pe ki awon ajo to moju to oro omo leyin Kristi ni wa se ni dada ti awon gbo lori ri owo ni bi o se lo ati bi won se ran ni wa salaye fun awon kawo si abala bi na ni ti ni si se ntele amo ba ti lo beyin oba won ni bi o ba lo logun odun ijo kan so bayi ohun na ni o fa ni yo ba o awon aji ọkọ gbe o le jaguda alani lọwọ gba agba lọwọ mẹri ilẹ mọ wọn bẹẹ bá ń gbọ pé ilẹ mọ lónìí gbórí ọdẹ láwọn ilé ọlọ́lọ́ sọ bẹẹ ilẹ mọ wọn torí wípé nígbà tó tọ́ bí ọwọ́ ọ̀gànjọ́ tí wọ́n ṣiṣẹ́ láàbí wọn ilẹ̀ mọ̀nàmọ́ná ń bá ṣiṣẹ́ tiẹ̀ látọ̀gbẹ́ nílùú ọ̀wá o ọwọ́ àwọn ọlọ́pàá ó mà ti àwọn ikọ̀ ẹlẹ́nu mẹ́rin tó jẹ́ wípé iṣẹ́ tiwọn tí wọ́n ṣe lólu lẹ́wà ìlú àbújá wọn ò lọ́gba kọ́ńtíráàtì wọn ò gba àpọ́ìntímẹ́ǹtì kódà wọn ò sí ní fake agency company kankan o wọn ni iṣẹ́ káwọn kọ́lọ́kọ̀ ó gbọ́kọ̀ jáde káwọn ó sì dọ́gbọ́n tẹ̀lé kí wọ́n dọ́gbọ́n ṣe bí èrò kí wọ́n kọgbọ́ ọkọ̀ kí wọ́n sì gba ọkọ̀ lọ́wọ́ ọlọ́kọ̀ tó ń tìbọn ti bẹ̀rù gbójú gba gbogbo ohun tí bá ń bẹ lára onítọ̀hún wọn ni ọjọ́ gbogbo báyìí náà ni tèlè ṣùgbọ́n ọjọ́ kan ṣoṣo tí máa jẹ́ tolóhùn ọ̀hún náà ló jẹ́ kọ́wọ́ àwọn ọlọ́pàá kó tẹ àwọn jàgùdà páálí yìí ní agbègbè mpampe ní olúlẹ́wà ìlú Àbújá o níbi tí wọ́n ti jí ọkọ̀ gbà lọ́wọ́ ẹnìkan lọ́jọ́ kẹjọ nínú oṣù keje ọdún tá a wà yìí kọmíṣánná ọlọ́pàá ahmed sèrèsí ó fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wọ́n ní lóòótọ́ lóòótọ́ ni àmọ́ gbogbo mọṣẹ́mọṣẹ́ gbẹ́ kan ẹ máa ṣe lọ bó bá ti yá ọba mi ètò ìsìnkú báyìí ni ó mọ̀ nítọ̀hún bí ìgbà aládùúgbò afẹ́ pa ọ̀pọ̀ ẹ̀jẹ̀ 0704-700-3341 ni ojú òpó ti FPC ní láti bá wa dá ìjọba àpínlẹ̀ èkó ló ní rárá o àdéhùn ìbójúmu ẹ̀tọ́ títẹ̀lé òfin bí ara àbí bá ń ṣe ìjọba náà wọn ò ní tẹ̀sí láti máa ṣe ìtọ́jú ìtọ́jú náà kọ́kọ́ má báyàwó jà kíyàwó náà má bọ̀kọ̀ jà à ń bọ̀.
1: pàálẹ̀ kejì mójóhùn bá dání bàbàbà yóò máa wù wọ́n pàlà ẹ̀kú tí o fẹ́ parí ààrẹ yẹn tó fi jẹ́ gbogbo ìgbà nínú ṣááyé bí aṣọ òsì o ti wá da aláìsàn kalẹ̀ báwo ni ó ṣe ṣe ìyá àwọn ọmọ yorùbá yẹn bẹ́ẹ̀ wọn ò náà ni máa fẹ́ gbé gbogbo bùkátà ẹni ẹni ẹni ìwó ọ̀rẹ́ mi orúkọ mi ìrìnà ọ̀rẹ́ mo bá tó lọ ara rẹ pa ó rìn bí obìnrin náà tó lè ṣe bí ìyá nípa ìṣẹ́ fún mi nípa iṣẹ́ ilé ìtọ́jú àwọn ọmọ bùkátà mímọ́ àti ìfẹ́ríba
0: àwọn tó jẹ́ wípé àtúnṣe ojú ọ̀nà fífẹ́ ojú ọ̀nà ó kan ilé wọn ìjọba àpínlẹ̀ èkó wọn ti ya owó kìlì kan báyìí sọ́tọ̀ bí wọ́n ṣe ọ̀nà onílé
2: owó ẹ̀ bá pọ̀ sí o yẹ kó fún ọ o dà lọ́pọ̀lọpọ̀ àtúntẹ̀lọ́wọ́ ló ń bàjẹ́ ọ̀gbọ́n owó ojú ọ̀rẹ́
0: ọ̀nẹ́sì
2: ọ̀nẹ́sì kí ní àfẹ́kì ní orí omi náà ò nígbà yẹn ó dàí gbọ́ fún ọdún mú lọ́gbọ̀n tó dójú àánú ọ̀gbọ́n rẹ̀ nígbà gbáàmù nígbà kan gbogbo ọ̀gbọ́n tó gbọ́ ọwọ́ ẹ̀gbẹ́ láàjọ tó wà jọ lọ rí bí ere tó bá jẹ́ lóye pé ní ẹ̀jẹ̀ bá jẹ́ wọ́ọ̀sì lọ́sì tó ẹ̀kú bó ẹ̀ká rẹ̀.
0: ṣé kíkọ ọgbọ́n jọ láti ọ

0: lẹ́yìn gọvanọ bá a ti bá ń bá ìjọba sọ̀rọ̀ làwọn tí ó jẹ́ pé owó yìí bọ́ sọ́wọ́ owó náà tí wọ́n rẹ́rìn ayọ̀ á gbà máa ń bà máa ń ọlọ́
1: ojúmọ̀
0: rí ẹ̀ka àárọ̀ mọ̀ ẹ̀ka àárọ̀ madam shola ajá gbogbo lé ń pọ̀ mọ̀

0: Hello.
1: Hello.
0: Yes, sir. I can't, sir.
1: I'm a car. Yes,
0: sir.
1: I'm a car. Yes, sir. I'm a car. Yes, sir. I'm a car. Yes, sir. I'm a car. Yes, sir. I'm a car. Yes, sir. I'm a car. Yes, sir. I'm a car. Yes, sir. I'm a car. Yes, sir.
0: I'm a car. Yes, sir.
1: I'm a car. Yes, sir. I'm a car. Yes, sir. I'm a car. Yes, sir. I'm a car. Yes, sir.
0: Okay.
2: ọmọ jẹ pé afẹ lọ ni o ti Mr. W ẹ má worry kò ní ìdíkẹ wa máa máa bá yín mú kí ní ìwé sọ̀wédowó yín bọ̀
0: àbó alẹ́kẹ̀ ẹ̀kúkẹ̀ tó ti wá lajú kí èmi bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ hello ẹ káàárọ̀ àmì ẹ bá wa gbóhùn sókè díẹ̀ síta àgbọ́yín pé apáàbí tí ẹ wà ní wọ́n ní ìfẹ́tàn lẹ́yìn ìṣe dáadáa tó ó yá apáàbí tẹ wà ẹ lè pè wá padà ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ní bẹ́ẹ̀ tí ń ta lọ́wọ́lọ́wọ́ torí ẹ tí ń ta o bẹ́ẹ̀ ni àwọn èèyàn sì ti rí pé òkìtì tó dá lẹ̀ ń ta wọ́n rí i pé egúnkẹ́ kó tó de aṣọ àrùn tó dá ló ń bẹ lọ́rùn ẹ̀ àmọ́ ẹgbẹ́ ata kàtọ́ kó má bàa jẹun níbi ìṣèjọba kan rèé ìpínlẹ̀ kan ń lọ sí ẹ máa wá gbayé àwọn èèyàn rìnrìnrìnrìnrìn ẹsẹ̀ ẹfẹ́ ẹ̀ bọ́ wọn lọ́ọ̀ṣì lóòótọ́ ó dánwò àwọn kan kò dánwò àwọn kan bẹ́ẹ̀ mọ́tì ń bá jẹ bí òkà fún ìṣèjì ẹ̀kọ́ wọ́n ní tọwọ́ lórí mi ìjọba ìpínlẹ̀ èkó wọn ti sọ yàtàtà sí gbòòrò àwọn kan ti ń rẹ́rìn wọn ní gbogbo àwọn tó kù ẹ jẹ́ kó kárí wọn ẹ sọ ọ́ àwọn tó máa jẹ́ kọ ní àwọn ti ní ẹ̀hẹ́ tí wọ́n máa ní ìtàn bá bẹ́rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún sọ̀rọ̀ àtàwọn ìjọba ìpínlẹ̀ èkó àwọn ẹbí kan ló ti bẹ́ẹ̀ ni wọ́n tún pè ní kákìrìsì táwọn ojú ọ̀nà kan tó nílò ìmójútó tó nílò àtúnṣe bí wọ́n ti ń pèjọba ìpínlẹ̀ èkó ṣàmọ̀ pé ìpínlẹ̀ èkó tó gun ìpínlẹ̀ ògùn ẹ̀gbọ́n àbúrò ní ẹ káàárọ̀ sà.
1: Mo máa jẹ́ pé ó máa dọ́dọ̀ mi àti tó ṣèlú dọ́dọ̀ ìdá àlàgà.
2: Àbí wọn ni mo ti yà pa bí àbí àǹtí tó máa lọ tẹ̀ àbí jàfáàrù máa lọ gbẹ́sẹ̀ lé.
0: Òótọ́ ọ̀rọ̀ yẹn sọ pé kó má jẹ́ pé ó wá dọ́dọ̀ ẹnì kan kò ní dọ́dọ̀ ẹlòmíì ní kí n kárí ilé gbogbo àwọn tí ìjọba sọ náà ni kó dọ́dọ̀.
1: Ẹ̀wọ́ kẹrin ọ̀rọ̀ owó ìpínpín bàbá mìíràn tó ti kú ó dá ìtẹ̀sẹ̀ tó kú láì lè rò tẹ́lẹ̀ tó mà dọ́kúmẹ́ntẹ́tà ń kọ́ ìwà tó kọ́ àwọn mìíràn tó pọ́blẹ́m kíjọba wá nǹkan tó máa ṣe síwá àwọn fẹ́.
0: Bẹ́ẹ̀ni a ti sọ náà pé ó jẹ́ ìrìnkó tó máa rọrùn fún wọn láti lè tètè mú jáde ẹ̀sẹ̀ ókè orúkọ báyìí ó bára wọn mu àwọn nǹkan àdánimọ̀ báyìí ó jẹ́ báyìí ó dà mẹ́ta nínú ẹbí yìí tó jẹ́ tó kàn náà kì í ṣe pé bóyá ẹ mọ̀ káwọn ọ́fíìsì mi gan ṣòro ìjọba ẹ bá wa wò ó dáadáa lápá abẹ o tí ó má jẹ́ pé ẹni tí ò kàn lọ́wọ́ kàn lẹ́sẹ̀ ni ó lọ gba irun àtúnṣe ilé epo nílé àmọ́ fún ìgbésẹ̀ ẹyín tẹ́ ẹ gbé pé káwọn èèyàn má sunkún ìṣèjọba yín ò ní dàrú ní láṣẹ ọba mi gbogbo ẹyín tẹ́ pè wá adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín títí dìgbà tí áàfin àpàdé mú kí yín lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò wọn mọ ohun tó ń jọ fáyọsẹ ọ̀gá lẹ́ka ayélujára ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò wọn ọ̀gá fún gbogbo ètò ọ̀gbẹ́ni abiola peter adétọ́wọ́n àtọ́kẹ́ olúwọlé lórúkọ mi òtútù kò ní sọwọ́ dùn lára ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ àpéjọ ara wa dára títí dìgbà tá a tún máa tà ó a fẹ́ràn ní púpọ̀ ọlọ́run ọba kójú ti gbogbo wa.
3: Good morning and welcome to the news on the Network Series of Radio Nigeria. With us this morning are Harriet Adams and
4: Sibara Ndosi. The headlines. Minister Finance decries the resolution of the nation's debt profile. House of Representatives.

ago mẹ́sàn alẹ́ ló lù ẹ̀kalẹ́ ìròyìn ní ṣọ́kí la mú wá nílé iṣẹ́ radio 101.5 FM adétòhun olúwọlé lórúkọ mi. Ìjọba ìpínlẹ̀ Èkó ti gbé àsíá sókè láti rí wípé ọ̀rọ̀ ìmójútó ìyálọ́mọ ọmọ tuntun àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀ fún ìsàmì ọdún 2026 wọ́n rí àkẹsẹ̀járí Èkó nípínlẹ̀ Èkó. Ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n ti na àsíá wọn sókè fún 2026 Maternal Newborn Child Adolescent Health and Nutrition Week. Ìyẹn ọ̀sẹ̀ tí wọ́n yà sọ́tọ̀ láti fi sàmì ayẹyẹ yìí lágbàáyé ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé ètò ìlera ọ̀fẹ́ ń lọ káàkiri láwọn ilé ìwòsàn tó jẹ́ ti alábọ́dé primary health care káàkiri ní ìpínlẹ̀ Èkó pàápàá àwọn tí wọ́n ti sàlámì láti ṣe ètò ọ̀hún tí iye wọ́n sì ń lọ bí 24. Nínú ọ̀rọ̀ wọn ẹni tó jẹ́ alámòjútó àgbà fún ọ̀rọ̀ ètò ìlera nípínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Túnbọ̀sún Ògúnbànwò sọ nínú ọ̀rọ̀ wọn wípé ètò ọ̀hún wà ní ìkàlẹ̀ láti lè ṣe ìmójútó èyí tó perégedé fún àwọn ìyá ọmọ tuntun àti àwọn ìdílé tí wọ́n wà nínú ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀ síwájú nínú ọ̀rọ̀ wọn nígbàtí ẹni tó jẹ́ aya gómìnà ìpínlẹ̀ yìí dókítà Ibijoke Sanwo-Olu rọ àwọn alábiamọ láti ri wípé wọ́n gbé àwọn ìgbésẹ̀ tó dáa ṣáájú kó tó di àkókò àti bímọ wọn tàbí kí wọ́n tó wọ ìrọbí rárá nípa lílọ sí àwọn ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba kí wọ́n lè mọ ipò tí wọ́n wà àti ọmọ inú wọn. Lagos State Waste Management Authority LOMA ni wọ́n ti ń sọ fún gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Èkó nígbàtí wọ́n fi ọwọ́ sọ̀yà tí wọ́n sì ń sọ wípé ẹran làwọn fọwọ́ sọ kìí ṣegun lórí bí ó ṣe jẹ́ pé ẹgbẹlẹmùkú ìdọ̀tí náà ló ṣì wà nípínlẹ̀ Èkó pẹ̀lú gbogbo ìgbìyànjú láti rí wípé Èkó wà ní mímọ́ kedere. Wọ́n wá sọ fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó láti fi ọkàn balẹ̀ o lórí bí ìjọba ṣe ti ṣe ojú ọ̀nà Road E yẹn ní ibùdó òdalẹ̀ sí Olúṣoṣùn láti lè fi àyè gba àwọn ọkọ̀ náà kí wọ́n máa wọlé. Alámòjútó àgbà yẹn ọ̀gá àgbà fún wọn nínú iṣẹ́ ọ̀hún Dókítà Muyiwa Gbadegesin ni wọ́n sọ ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ àti ìlérí ìmọ́tótó yìí fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó pé nikete tí ojú náà ọ̀hún bá ti di lílò ní ẹyọ sọkà làwọn ọ̀dọ̀tí tó kún ojú òpópónà nípínlẹ̀ Èkó ni wọ́n di ìhùn àwátì. Àwọn ọmọ àwórì ní ìpínlẹ̀ Èkó tó mú ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ṣe ìlérí o wípé gbọ̀ngbọ̀n báyìí ni làwọn ń bẹ lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lọ ṣe sáà ẹlẹ́ẹ̀kejì. Bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí náà ni wọ́n tún sọ wípé àwọn dúró digbí o lẹ́yìn Dókítà Ọbáfẹ́mi Hamzat tí wọ́n jẹ́ igbákejì gómìnà lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Èkó wípé àwọn ń bẹ lẹ́yìn wọn láti lè díje dupò kí wọ́n sì di gómìnà ìpínlẹ̀ Èkó. Àwọn ọmọ àwórì tí gbogbo wọn péjú síbẹ̀ àmọ́ tí Alhaji Semiu Yusufu tí wọ́n gba ẹnu gbogbo wọn sọ̀rọ̀ ni wọ́n sọ wípé àwọn ò ní kọ̀yìn síbi tí ayé kọjú sí torí pé ọmọ àwórì fẹ́ràn nǹkan tó dára wọn a sì máa ṣe àtìlẹ́yìn fún gbogbo àwọn tí orí bá ti sọ wípé kí wọ́n wà nípò. Ẹni tó jẹ́ olùpolongo director general fún ìpolongo ìbò fún Kọ́dìrì Ọbáfẹ́mi Hamzat campaign organization ìyẹn senator Musiliu Ọbánikòró àwọn náà fi ẹnu lu ọ̀rọ̀ yìí níbi tí wọ́n ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé nínú àlàáfíà ìfẹ́ ìdàgbàsókè ìlọsíwájú àti ìgbàmọ́ra èyí tí Ọlọ́run dá mọ́ ẹ̀yà wórì ni ó jẹ́ kí gbogbo nǹkan máa lọ dáadáa ní gbogbo igun. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ìjọba yìí wọ́n ṣe gudugudu méje pàápàá lẹ́ka ètò ìlera ọ̀rọ̀ ètò ààbò iṣẹ́ ọ̀gbìn ìdàgbàsókè ìlú àti àwọn ẹgbẹlẹmùkù nǹkan ìdáṣẹ́sílẹ̀ àti àtúnṣe ìmúpadàbọ̀ sípò ọrọ̀ ajé. Wọ́n ń sọ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà ni senator nígbà kan rí Musiliu Ọbánikòró ni wọ́n sọ wípé gbogbo ìgbà ẹ̀kẹ́ báyìí ni máa fi ọwọ́ tilé
ti nkan fi man da ki gbogbo wa ka se atileyin fun Are Bola Tinubu awon esho Nigeria Security and Civil Defense Corps NSCDC ekun ti agbadarige ni won ti so wi pe owo ti te awon onilewe onijibiti kan o ti won oniwe sugbon ti won lo ile oniyara meta 3 bedroom apartment ni agbegbe ilado labe idagbasoke olorun da council area ninu ipinle ko lati ma fi se ile eko eni to je oga agba awon ajo yi yen ogbeni ekunla ni won so oro na pe awon laju sile be loju lori mu abore nu royin soki talent ni ade to won oluwole loruko mi radio 1103.5 fm eje ma barawa sorepo

0: nítorí ògbó ní.
1: Gbogbo ẹlẹ́dùn àkọ́rọ́ ni ó jẹ́ kí ìwàásù mi ó yí ọ. Pé àwọn ogun àti ìṣòro tó ń rí nítorí ògbó ni. Ohun gbogbo tójú ológun bá sì rí nítorí ògbó ni. Mo fẹ́ fi ayé ẹnìkan ṣe àpèjúwe tàbí kí n mú méjì lónìí. Ayé ẹni àkọ́kọ́ tó máa fi ṣàpèjúwe náà ni ayé Jósẹ́fù. Mo mú ọ̀pọ̀lọpọ̀ jáde nínú ayé Jósẹ́fù. Mo fẹ́ tẹ̀ láti ìwé Genesis 37. Mà á bẹ̀rẹ̀ ní orí ìkẹta ẹsẹ̀ kẹta èyí tó wí pé.
2: Ìsírẹ́lì sì fẹ́ Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ.
1: Ìsírẹ́lì fẹ́ Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ.
2: Nítorí tí í ṣe ọmọ ogbó rẹ̀.
1: Nítorí tí í ṣe ọmọ ogbó rẹ̀.
2: Ó sì dá ìwà lára bàbá
1: rẹ̀ sọ. Praise the Lord.
3: Hallelujah.
1: Kò ṣeé ṣe kí ògo mọ̀ fọ̀ nínú ayé ènìyàn. Bàbá mọ̀, bàbá ò mọ̀, ògo ló ń fọ̀ nínú ayé Jósẹ́fù. Bí ẹ bá rí ọmọ ológun ẹ̀ lè kò sẹ́ni di bẹ́ẹ̀ tiẹ̀ rí pé ògo rèé. Ṣùgbọ́n ògo yẹ ó máa fọ̀ fáyé rí. Bí ẹ bá bí ọmọ ológun kalẹ̀, bàbá ò ní ìran, wọn yìí ṣe wòlíì. Ṣùgbọ́n ọwọ́ agbára ògo yẹ yóò máa fọ̀ nínú ayé wọn tí èyàn ó máa rí. Nítorí ògo ni ìyẹn ó wá dá aṣọ alárànbarà. Kí ló dé tí ò dá fáwọn yòókù? Wọ́n nítorí aṣọ ọdọ́bẹ ọmọ ògo kúkọ̀. Ṣé ẹ gbàgbé pé bímọ míì lẹ́yìn ẹ̀? Ṣé ẹ gbàgbé pé Benjamin wà lẹ́yìn ẹ̀ kò mọ̀ dáṣọ alárànbarà fún? Ògo a máa fọ̀ láyé ènìyàn. Ọmọ bí ògo bá ń fọ̀ láyé rẹ sọ́ra. Ọmọ bí ògo bá ń fọ̀ láyé rẹ bàbá àti ìyá tí ògo bá ń fọ̀ ìṣòro wà o. Ìpọ́njú méjì a máa kọjú ológo. Yes.
2: Nígbà tí àwọn arákùnrin rẹ̀ rí pé.
1: Yes.
2: Wọ́n kórira rẹ̀.
1: Àkọ́kọ́ ogun tó ń da ológo ni ìkórira. Ìkórira. Mi ò mọ̀ dí. Táwọn èèyàn fi kórira mi báyìí. Mi ò mọ̀ dí. Wọ́n mọ̀ dù ọ́ lọ. Wọ́n rí dù ọ́ lọ. Wọ́n sì kórira rẹ̀. Àṣírí nù nọ́mbà wá tí mo sọnù. Táyé bá wá kórira rẹ̀ tó o bá lọ ọjà fúnra rẹ̀ ogun rẹ̀ ó dùnù. Kò sólógo tí ò ní ní ìkórira. Ní gbogbo ìgbà tí ìkórira bá wá dé jọ fi sùúrù gbé e tó o bá lọ gbèjà ara rẹ ọ nílògo lò mọ. Ẹnìkan sọ fún mi ijó tí Jósẹ́fù gbèjà ara rẹ̀ ẹ kà níbi tá a kà dé mò ń gbọ́ lọ.
2: Wọ́n kò sì lè sọ̀rọ̀ sí ní àlàáfíà.
1: Wọ́n ò lè sọ̀rọ̀ sí lálàáfíà gbọ́ tó o bá lógo. Má ronú pé ọ̀rọ̀ rere ó tẹnu àwọn èèyàn jáde sí ọ. Bọ́ ọ bá lógo bọ́ ọ lọ́rẹ̀ẹ́ ogun. Bọ́ ọ ní mọ̀lẹ́bí ọ̀ràn. Kò sí ẹni tó lógo tí ò ní ṣòro. Bọ́ ọ bá ti kó ọ̀rọ̀ ìṣòro kejì ní ọ̀rọ̀ ẹ̀yìn. Tọ́ ọ bá ti kú òtán ìwọ lókùn tí ó máa fi ṣe dìbéètì. Ọ̀rọ̀ ẹ lókùn tí ó máa sọ. Dákùmákò gbọ́. Tó o bá fẹ́ lo ògo rẹ fi gbígbọ́ sáláì gbọ́. Ọdún mélòó la fi máa jòkó? Mo bá àbọ̀dá mi níbi tí sọ̀rọ̀ mi. Ẹ mo rí àwọn èèyàn wọ́n péjọ nítorí ọ̀rọ̀ mi. Jẹ́ kí ó sọ̀rọ̀. Jẹ́ kí ó máa wí. Ògo là ń wí yìí. Ogo ni. Àní ọ̀gbọ́n ni. Nítorí ògo ni o.
0: Nítorí ògo ni. Ohun tójú ológo bá rí o. Nítorí ògo ni.
1: Nítorí ògo ni tójú ológo bá rí. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nílẹ̀dọ̀ nítorí wọ́n ń jà nítorí ti ń rí. Nígbà tó ń jà nítorí ògo ògo ni fọ. Jẹ́jẹ́ ògo gbèjà ara rẹ̀. Jẹ́jẹ́ ògo fọ fúnra ara rẹ̀. Sójú àwa àwọn ẹyẹ ò ti rí ni. Mo mọ̀ mọ́ ohun tó yú mi ti rí. Mo sì mọ ohun tí mi ti gbọ́. Mo mọ ohun tó yú mi ti rí. Mo mọ̀ mọ́ ohun tí mi ti gbọ́. Èmi fúnra ara mi mọ ojú mi ti rí. Mo mọ etí mi ti gbọ́. Ṣùgbọ́n nítorí ògo mi ò lè fọ. Nítorí ògo màá dàbí ọ̀dẹ̀. Ògo yìí dìfẹ́ǹdì ara rẹ̀. Ògo yìí gbèjà ara rẹ̀. Ògo tó bá ti ń gbèjà ara rẹ̀ ó ti kú ológo wá níbi ọ̀n tí ń ṣiṣẹ́ ìbọ̀dá mẹkáníìkì. Ìkórira yẹ torí ògo rẹ ni o. Ìwọ ọmọléèwé pẹ̀lẹ́. Wọ́n kórira rẹ torí ògo. Kódà wọ́n máa dolùkọ sí ọ láti bá ọjà nítorí ògo. Ìwọ ọmọléèṣẹ́ rẹ. Tẹni torí ọ̀gá kan fẹ́ràn rẹ ọ rí bẹ́ẹ̀ tí ń ṣe sí ọ. Nínú ìdílé yín kí ló dé tí wọ́n nìkan ló dàbí ẹni pé ń kórira torí ògo ni. kilo de to da bi ni pe won nikan o ma se tori ogo yin na ni awon kan wa ti arogo saju ologo a o ma gbo lori ni ba mi fo o ba mi fo ba mi fo.

0: ológo lóní olúwa gbẹdà wọn
1: amen
0: mọ se jọ gbẹdà ara wọn mọ
1: amen
0: sanu segun
1: amen
0: olúwa wa
1: amen
0: yìí ni number to ma pè mi sí pe n se pari baba lẹsẹ kẹsẹ ni ilu ijọra 08033519337 baba lẹsẹ kẹsẹ ni ilu ijọra 08033519337 alaafia.